padà wá ṣe bá ṣàwó ṣàwó ṣàwó fún ẹ ohun bí. Wọ́n jẹ́ wọ́n ṣe bá ṣàwó ṣàwó ṣàwó fún ẹ.